ọ̀nà tọ́ wà ọ̀nà ìtọ́ mi dó wé zan náà mi bá rádìó kanálẹ̀ fẹ́mu jílé gbèbé dùkú àmì bẹ́ẹ̀ ní àjọjọ́ mi ẹgbẹ́ lè yín yáwó dàgbé dó àmà bẹ́ẹ̀ kékeré wé ní gun àlè pé àpèvé kú ìvú adé gun àmì kristo tọ́ ó lè yíyé kúrògòdò àpáta mi à ó lè dùn yéṣù kristo bẹ́ẹ̀ jí nkú sí yìí bẹ́ẹ̀ àzán ẹgbẹ́ lè tó gua dọ́mẹ̀ yìí múlẹ̀ ó eyé yín wọ̀ nádé ké lè po yéṣù kristo bẹ́ẹ̀ fọ́nfọ́n sókú bẹ́ẹ̀ nkèké ka gun nú. Lẹ́kẹ̀yẹ́ ọ̀làdó jèsì fòfò mi nà ọ̀nà sọ̀ ọ̀nà kankan bẹ́ẹ̀ dọ́ lè tógó lè pè àpèvé kú ìvú àtọ́gùn àmì à bẹ́ẹ̀ ọ̀nà kó pátá náà yín bá dó èpè mi mí jèyà bẹ́ẹ̀ wẹ̀tírì tán tuntun gbọ́n tọ́ mi à ó di àkọ́ǹtà rogo kúrà kẹfà yìí àgbẹ̀ eyé pàtrọ́nà impress togo lẹ́sìn yìí dé tó yóò dó jèsì bẹ́ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ lè pè àpèvé ìvọ́ rí ká gun ẹ̀yìn èpèdé kèdó vivití dó nya kankan dọ́ ọ̀tọ́ lè vovò bẹ́ẹ̀ dùnyà hẹ̀hẹ́ sọ́wọ́ nya kankan bẹ́ẹ̀ dọ́ lè vovò mi lè tó gua sópè àpèvé ìvọ́ tọ̀gùn abáná àpèvé ìvọ́ àtọ̀gùn kábáná fífi àsítọ́tọ́ vidé lè eŋti gàkíá àmì mìọ́mìọ́ gbàpọ̀tọ̀ lè eme kòkòkò mi láṣẹ àwòtọ́ ònòrè kọ̀kúdá àdántúì kẹ̀yìn pépé tè bẹ́ẹ̀ àzìpé mi nà ọ̀tọ́ abẹ́nú mi dèdè ó lè dùkú àmì bẹ́ẹ̀ ní àjọjọ́ àmì.